0: Lete obele nke ibu abu ndi isi ochichi obodo Edo State ibuptasigo ngwa aya nye ndi nke eji wee na-aga ụlọ akwụkwọ wee na-eke ụmụazị ndi nke na-aga ụlọ akwụkwọ ka iji wee tinye aka kafa wee mụta akwụkwọ ọsọ ana nke ịtọ bụ ndị isi ọchịchị obodo maka ebundebu ndị isi gọọmenti etiti etinye ego nye a na-akpọ 200 telecom site maka ọnwa nke na-abịa abịa bụ ọnwa disemba ndewonu onye na-ekwu okwu a afa mbụ anyamele good news ukwuchukwu ka m kọwarị nụ news a ọfụma nke ise bụ ndị bi na obodo nke a na-akpọ uromi gịnị na east and north east local government akwaga akwa maka otu fuelu si wee na-adali wee na-ayọ ndị gọọmenti ọchịchị arịrịọ si kafa biko tinye aka ka edozie ebe a na-alụ nye bụ mmanụ a nke iji wee na-agba ụgbọ ka nye wee benata otu o si wee na-arịgo fakwulukwe na okwu wee si bikonu ona fuelu si wee gbada nye bụ 1420 naira ka eji agba ufu lita fa wee na ebe akwa si ọ na-emezi nye na-arịli elu anyịnwa bụ ndị ụmụ ogbenye ayada ahụzi iri wee tinye n'ọnụ fa wee na-ekwu okwu si gọọmenti etiti bikonu tinye n'aka ka edozie ụlọ ebe ala a ịlụzi mmanụ nke anụ a iji wee na-agba ụgbọ anyị nke ịbụọ bụ ndị isi ọchịchị obodo Edo State ebupụtasigo ngwa ndị nke a na-akpọ ngwa ụlọ akwụkwọ nye dịka akwụkwọ eji ede nye otogbo ụmụnya eji agụkọ n'akwụkwọ ndị onye isi ndu nke ebupụtasi nye anụ a bụ nke a na-akpọ chairman honorable Ayewo Ambrose Oyakilome ya bụ onye ebupụtasi nye n'anụ a wee kee ya na mgburugburu eti local government nke nọ na uromi Edo State nke ịtọ bụ ndị isi ọchịchị obodo n'aka bụ ndị bụ federal government etiti etinye ego nye a na-akpọ 200 telecom site maka ọnwa nke na-abịa abịa bụ ọnwa disemba ndewonu ndị igbo ụna ka o si wee ha m n'ọnụ na ofu redio soshal naya nke a na-akpọ esamba nokula ndewonu ọya dịrịnụ mmanụ ụtụtụ dịrịnụ mmanụ ehihie dịrịkwanụnụ mmanụ abalị nne cheso na n'anya anụ a bụ ofu redio soshal naya nke a na-akpọ esamba nokulas ka ọ dị echi o daalụnụ ana afa m bụ anya mele good news ugbuju
1: ekwu akụkọ yi ekabọ si àkójọpọ̀ ìròyìn lórí wákàtí ní iléeṣẹ́ rédíò ẹ̀sán binoculars uromi ẹgbọ́ àwọn akọ̀wé ìròyìn àwọn ará uromi kéde lórí ìgòkè owó pẹtrólù wọ́n rọ ìjọba láti ṣe àtúnṣe àwọn rìfáínárì ìjọba ẹ̀dọ́ pèsè àwọn ohun èlò ẹ̀kọ́ kó mọ́tò kẹ̀kẹ́ fún ìtọ́jú ilé ẹ̀kọ́ ìjọba àpapọ̀ yọ sí àwọn ibùdó tẹlikọ́mù tuntun 200 ṣáájú oṣù kejìlá orúkọ mi ni Olúwadámiláre ẹ gbọ́ ìròyìn náà ní lẹ́kùnrẹ́rẹ́ àwọn olùgbé uromi ti ṣàníyàn lórí ìgòkè owó pẹtrólù èyí tí wọ́n sọ pé ó mú ìṣòro ọrọ̀ ajé pọ̀ sí wọ́n sọ pé owó pẹtrólù tó ti ju 1420 naira lọ fún lítà kan nípa lórí owó ọkọ̀ àti iye àwọn ọjà pàtàkì pàápàá jùlọ báyìí tí ilé ẹ̀kọ́ ti bẹ̀rẹ̀ wọ́n rọ ìjọba àpapọ̀ láti ṣe àtúnṣe àwọn rìfáínárì orílẹ̀-èdè kí ìṣelọ́pọ̀ epo nílẹ̀ lè dín gbára lé ọjà òkèrè àti ìgòkè owó kù ìjọba

0: ó ti pín àpò ìwé àwọn ìwé ẹ̀kọ́ bàtà àti àwọn ohun èlò mìíràn fún àwọn akẹ́kọ̀ọ́ ní gbogbo ìjọba ìbílẹ̀ 18. Àjọ SUBEB sọ pé ìgbésẹ̀ náà jẹ́ kí láti mú kí àwọn akẹ́kọ̀ọ́ ní ohun èlò tó yẹ kó sì tún ìpele ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ṣe. Ìjọba tún pín mọ́tò kíkẹ́ fún àwọn alábòójútó láti mú kí ìtọ́jú àti àbójútó àwọn ilé ẹ̀kọ́ túbọ̀ lágbára. Ìjọba àpapọ̀ ti kéde ètò láti ṣiṣẹ́ ibùdó tẹlikọ́mù tuntun ó kéré tán 200 káàkiri orílẹ̀-èdè ṣáájú oṣù 12. Mínísítà fún ìbánisọ̀rọ̀ àti àṣà ìmọ̀ ẹ̀rọ Bọ̀sùn Tìjàní sọ pé ètò náà jẹ́ láti mú iṣẹ́ tẹlikọ́mù dé ọ̀dọ̀ àwọn ọmọ Nàìjíríà tó lé ní 20 million tí kò tí ní iṣẹ́ tó pé. Ó ní àwọn ibùdó tuntun náà jẹ́ apá kan nínú ètò láti gbé àwọn ilé ìgbékalẹ̀ tẹlikọ́mù 3,700 kalẹ̀ pàápàá ní àwọn agbègbè tí iṣẹ́ náà kò tí ì dé tàbí kò tí ì péye. Èyí ni ìròyìn lórí wákàtí yìí. Ẹ ṣeun fún darapọ̀ mọ́ wa. A sì máa padà nígbà mìíràn.
1: All right, ladies and gentlemen, my name is Samson Alamano, known as Enjoyment's Landlord. I'm speaking right now, always listen to Sports Daily on Esan Banakola Radio. Make sure you listen. You get all the newest sports updates from here. Thank you.
2: Welcome to Sports Daily from Esan Banakola Radio. I am Big Billy. First from the local sports. Port Harcourt will host the 2026 Nigerian Premier Basketball League Final Four from September 20th to 22nd, after a venue clash forced organizer to reschedule the season-ending tournament. In a separate news, Chairman of the National Sports Commission, Shehu Diko, has rejected calls for the Nigerian Basketball Federation Board to resign following the Tigres' disappointing campaign at the 2026 FIBA Women's Basketball World Cup in Germany. In another development, Brighton trashed 10-man Coventry City 5-0 on Sunday to move into fourth place in the Premier League and leave Frank Lampard's side rooted to the bottom of the table. This is the Beat of Sports from Esan Binoculars Radio.